0: Gbogbo àdúrà ní orúkọ Jésù Kristì, Olúwa wa. Jájọ́ sọ fún Ọlọ́run, Olúwa darapọ̀ mọ́ wa láàárọ̀ ìpọ̀lọ́wọ́ agbára ẹ̀mí mímọ́. Olúwa rẹ̀ mímọ́ rẹ sọ̀kalẹ̀, Olúwa gbé wa wọ̀ láàárọ̀ yìí fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, fún àkànṣe iṣẹ́ ẹ̀mí mọ́ darapọ̀ mọ́ wa. Ó yẹ sọ́ di àdúrà. Darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí Ọlọ́run ẹ̀mí mímọ́, fún àkànṣe iṣẹ́, fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ̀. Ẹ̀mí mọ́ darapọ̀ mọ́ wa, gbé wa wọ̀ láàárọ̀ yìí, fara rẹ hàn láàrin wa, ṣiṣẹ́ agbára láàrin wa, ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ láàrin wa. Ìwọ la fẹ́ rí lójú iṣẹ́, a fẹ́ rí ọ ní ìṣe. Olúwa ṣe bẹ́ẹ̀. Gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristì, Olúwa wa. Bá a ti wé bẹ́ẹ̀ ni yóò rí, ní orúkọ Jésù Kristì, Olúwa wa. Jáwọn pàtẹ́wọ́ fún Kristì nígbà tí mo ń pè ya bàbá wa nínú Olúwa tí ó darí wa nínú àdúrà àti àárọ̀ yìí. Àwọn náà ni bàbá wa Pásítọ̀ Adélọ́wọ́ kan.
1: Praise the Lord. Praise the Lord. Amen. Ẹ jẹ́ ká jókòó, ẹ jẹ́ ká ṣí bíbélì wa sí àkórí ẹ̀kọ́ tá à ń kẹ́kọ̀ọ́ pa rẹ̀. Ephesians chapter 4 verse 1. Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní, ìlọ́ríkàkà ẹsẹ̀ ìkíní àti èkejì àti ẹ̀kẹ́.

0: mẹta ẹjọ sa ikini ekeji eketa ko le ye wa dara dara e to be kejo ba fun ani mic ejo e sa ni wa e fun ani mic
1: Ese bere se. Se tori se tara re ni abi tori wo gba yawo ni yawo abogbo ko loko abogba ore onile rara ni tori rere lo se di onde mo se fe jore esun mo lo gbogbo ona won wa bi pe ki se ko ma rorun fun lati se mo lo je pe ohun na ti se ru re seyin o a je pe ese nkan to se lo ngba sugbon ko tori ya ko du en ipe rara o le se oni o wa gba gbogbo awon eyin ti o ati o gbagbo leyin atan to ti gbagbo wi pe e ma rin oni emi nitori na emi o nde ninu oluwa nbe yin ki eyin ma rin bi o ti ye fun ipe na ti a fi pe yin o tun be won ka ma rin ge bi ipe ti a se kini ta fi pe won elomi to wa nu soro kan ah ona to rin ewo mo ni o ni to ju ri ah to ani ida kan to ju ni to ju ri e le farada ida kan re bi pe iya yen po sugbon ohun o gba mu yan gbogbo an christian yan ju pe ka ma oni o fe ko wonu re lo bi pe mo so donde sugbon ka ma rin mo ti bẹ̀rẹ̀ sífẹ́rì gẹ́bí kìrìsìtẹ́nì nínú ayé lọ́nà kẹta bí èkejì àwọn yóò rí àríwísí kan sí wi torí pé kì í ṣe táyé tó bá ń bi iṣẹ́ ó wà níbi iṣẹ́ òun ó tẹ̀ ń dé bí ibi iṣẹ́ tí máa ń sàn kẹ́tó wọlé ni as christian ò ní lè sọ pé rárá o wípé bí a sẹ́mi 30 mílíọ̀kẹ́ máa wọlé ọ̀bí èyí ó sì débẹ̀ ní 8 o'clock rẹ́gẹ́rẹ́gẹ́ 8 ló kọ àmọ́ tó wà lẹ́yìn wọn money gba money ah like ya gbaja daddy brother oh ani bi ni e ka yan ni ani bai ni tori kini tori pe o rin ni mi mo iwa ti ka ba sele ni bi kan won wa ba ejo e ba kuro ni ba se ejo e ba kuro o so pe bai ni o ah eyan so pe ohun o le se christian ni o ani christian ni ohun o le se ati mo ya jesu se ba wi be ko le se se won nkan yo so christian ni a ti fi en si po kan ma fun yan lo o wa ni olorun gbe ga o de ipo nla kan e jowo e fe a fe gba nkan bayi a fe se nkan bayi e gba ah o igba ru e ah ki lo de a lo igba o igba brian tori pe orin ga bi ge bi pe ta fi pe gẹbi ipe ta fi pe orin ge tun pe ni o fe darapo ma aye ai darapo ma aye re ami o fe foju e ni nkan kan sugbon lati duro pe yes duro to duro yi o duro fun christi ni orupo jesu oluwa ran wa lowo o ni pelu irele gbogbo ati inu tutu pelu irele gbogbo ati inu tutu asona alati fi irele kun gbogbo ta ma nse ninu njo lati fi irele kun ninu ile lati fi irele kun ari baba mi o pe o christian ni but ko ti jina denu ya mo wa mura tan an lo church o fe te church le ni o ti mura tan iya lagbaja kini mo fe je bayi kila fe je laaro yin ah ba te soro lati ale ana e so kankan emi bi ina fe gba wo le ni church di ke tu wa jeun ah rara o rara ah o lati se to nje fun bayi ko tani o ba firele ku ija ni o ba ni church e pelu rele ah ba le mi bye ni e je ki n ba gbo mi kana e ma binu ke po ti bread wa lo fridge
0: eje ma binu eje kin ba gbugbe mo ti wa wo be kin ba gbugbe le pelu re le gbogbo mo be se si olorun enikan ba da mi duro o wa da mi duro pe kin ma lo ija ni o ba de church lojo yin mo ta se lojo yin koni koni se ko ma se te ogba pelu ire le gbogbo pelu inu tutu ni tutu o ni pelu ipamora ki a si ma farada fun omo ni keji yin kemi ma farada fun omo ni keji yin pelu ife ka ma farada fun omo ni keji wa pelu ife ati farada kan fun omo ni keji mo so la koko ipe wa nle iwe o je ose ejoba kini ta ba farada inu ma bi wa ipe mo ta won yen se kini kan ala di farada mi so ka farada ka da po mo rara ani ka dara po mo ṣugbọn ka farada ipe mo se wo si siwa wo bu wa eto siwa ṣugbọn ka farada a gboro tori pe kan ba soro siwa ka dara po mo won ga bi kristiani rara a gboro dara po mo mo gbadura orunko jesu ijoba run ani kuna re o ni o ka ba farada fun omo ni keji wa pelu if ara ka ba farada fun omo ese keta ki esi ma la kaka lati pe lati pa isokan emi mo ni idapo alaafia papa isokan idapo e ta ma pa koni ki esi ma la kaka lati pa isokan emi mo ni idapo alaafia. As Christian, you want to want peace. You will endure so many things. You want peace to reign in your house, in your place of work. You just have to endure some things. Ah, me ni ba eleyi. Ah, tanu ni. Ah, ara ta mi dani. Ah, iru eni ye. Won ni so. Sugbo later. When you endure, when you come parada, man, ah, Christian. Sister, Christian ni. Mo won se ati de woni gbogbo ona. Ipe oduro. Igba won da wa wo, ngba ti won se aito nkan ajo, nkan eye si wa. Ani asone omo Olorun ni ati dawo mo ni so fun gba to be dawo sugbon omo won mo le gbomi omo lowo ninu church mo yo mi era ko lowo mo gba mami omo yi o do mi le ani ko ni dale ngba to mi ba do mi le mo ni e ba pa sona ko mu mo bo ba mo be ani so fun ka ma je ko mi e dale o e so fun e mo je ko mi dale o ani eba kwanyo ka mo be ya bi eniyan ni obu pe se ba so fun ile kan mi ye ko mi o dale se ba so fun omo mi o ma ke yo be se ma ke omo yi diso on di wa lo on di awon eyan lowo ani egbe jade fun lara yin ala igboran ni egbe jade fun lara yin te ba gbede ta se pe ngba te gbo mi lo ta o ye ki ya o tele yin o joko kale sibe ni bipe se gba ta gbede ta se yin o wa duro ti gba ti se eyin se ya e se ni o wa duro ti sita nbe ga bi kristiani ala ti parada ala pacify omo yen ki la fe fu ki la o fe dake ko mi le dake ko pada sinu ile ni oruko jesu kristi oluwa yo ran wa lowo ara se ta gba ni ona yo ko to sa excellence ni gbege bi akori eko wa ti wa si ba si gbogbo ipa wa ni ka bi se se en gbogbo ipa wa gbogbo agbara ka fi se ka se pelu ogbon wa pelu imo wa pelu oye wa gbogbo ta fi fun a gbe pe a gboro jora wa loju igba after all I'm CEO of my company kini kan emi ni permanent secretary ni after all principal ile iwe ni forget about your title about your post, forget about it. When you want to work for God, just stand on your feet and looking up to Jesus, the author and the finisher of our faith. Already, that is that. My dear sister and brother, may I close the word again? Share it back, boy. The road is not easy. But I go wrong. ẹ̀rí kíni ìdí tí a fi kíni ìdí tí a fọ́ sẹ́ni asọ́nà fi máa tẹ́fún ara uniform ara ìdí tí a fi ra uniform ni pé number one uniform ti le wà kọ́lékọ́lékọ́ le wà uniform number two ni pé nígbà tó bá wọṣọ kan lẹ́nu ó tún wà mí lọ́la àwọn inú gẹ́gẹ́ sẹ́ni níbo ló ti rí owó tó fi ra sọ níbo ló ti rí owó yẹn gẹ́gẹ́ bí a bá tún wọ́n jẹjọ ẹ lómi ọlọ price aṣọ yóò fura ara yóò lọ price ẹ nípa tó wẹ oyin báyìí báyìí lásán rẹ wọ́n sì wá sọ́kọ̀ lójú pé ó ti wà over too expensive wọ́n ẹnìkan kí ló kàn wọ́n wọ́n gbé tá a bára uniform àwọn ò ní rí àríwísí kankan there's nothing bad to dress neatly but àwọn yìí kan máa ní pé kíní kan ara àdìsí wọ́n gbogbo nǹkan yìí ká máa farada ká máa rìn ní pípé ìwà nínú ìmọ̀ wa sí ọlọ́run ní orúkọ jésù kristi a ò ní jẹ̀bi ní orúkọ olúwa a ò ní ṣìṣe iṣẹ́ tá a gbà iṣẹ́ ńlá ni iṣẹ́ tó lágbára ni ṣùgbọ́n a gbọ́dọ̀ allow distractions side distractions gbogbo èmi mọ́ sọ̀rọ̀ sí mo ti gba owó yẹn mo ti ka gba owó yẹn mo pe fún wọn mo máa ṣe pé wọ́n ní láìpẹ́ owó yẹn lè jù báyìí lọ broda tó ka ẹ̀ ara rẹ̀ ò mọ́ mo sì sọ sọ́sọ́ wọ́n sọ́kọ̀ wá lójú ipò owó tó ka ẹ̀ ó yẹ kó yẹ kó yẹ owó yẹn ó ṣe ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ kó jù bẹ́ẹ̀ lọ ẹ wò ó ara fún wá sí ọ owó yẹn ò dà kó ṣe pé inú lè bí yàn ṣùgbọ́n inú ò gbọ́dọ̀ bí wa sísá ẹ rí inú ò gbọ́dọ̀ bí wa torí pé a ṣe fún èèyàn a ṣe ká lè rí bí dése a ṣe nípa ẹ tó gbéṣẹ́ ẹ lé wa lọ́wọ́ let's try to enjoy each other we are patient in everything that we do a ko láti sùúrù jẹ́ nǹkan tó lágbára díẹ̀ tẹ́pẹ́ yẹn jẹ́ pé lágbájá wọ́n ní onísùúrù ni báwọn sọ̀rọ̀ pé onísùúrù ni pé mo ti dáwọ́ ni ẹ̀pẹ́ onísùúrù ni ní orúkọ jésù orí ọ̀fẹ́ tá a fi dúró nù rẹ̀ ọlọ́run yóò fi fún wa ẹ jẹ́ ká dìde dúró ẹ jẹ́ kí gbogbo wa dìde dúró ká dúpẹ́ lọ́rọ̀ pé olúwa ò ṣe bá a ṣe sọ yìí náà àwọn kan ń gbógun o dúpọ́ fún àwọn ò bá wa a ṣiṣẹ́ ẹ̀ a ṣe bí kìrìsìtẹ́nì ni wa bíbí nìkan wípé láàrin àwọn èèyàn mi láwọn èèyàn ká wà mi èmi ò kú sẹ́yìn jẹ́jẹ́ mi mò ń lọ èmi ò sẹ́nikẹ́ni jẹ́jẹ́ mi mò ń lọ forget about that ó sẹ́yìn lóòótọ́ ó sẹ́ wọ́n ṣùgbọ́n wọ́n bínú rẹ ẹ gbọ́ ṣé joseph ṣe àwọn ẹgbẹ́ ẹ ni nígbà tí joseph ibi tó rò pé àwọn ẹgbẹ́ rẹ wà nígbà tó débẹ̀ tí ò bá wọn bẹ̀ ó bèrè lọ́wọ́ ẹ gbọ́ àwọn ọlá wọn ni ó wọ àwọn wájú tó bá mọ̀ pé wọ́n ta ọlọ́jà yẹn tí yóò lọ wájú yẹn yóò wá wọn lọ́bẹ̀ kò bínú ẹnikẹ́ni ṣùgbọ́n inú rẹ dùn sínú rẹ tẹ́ sí wọn ṣùgbọ́n àyàn bínú rẹ àwọn ẹgbẹ́ rẹ bínú rẹ bẹ́ẹ̀ làwa náà àyàn wọn ò bínú wọn ò ṣe ìgbọ́n káwa ká dúró ọlọ́run ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa ò ṣe tó ń pa mi mọ́ tó ń ràn mí lọ́wọ́ etí òkùnkùn òjẹ́ kó jọ lórí mi lórí iṣẹ́ ìránṣẹ́ tó gbé mi lọ́wọ́ àdúrà ọ̀pẹ́ o ọba àwọn ọba ẹ ṣe olúwa ẹ ṣe ayé rẹ náà wọ̀ ọ́ ṣe ọba ìlú ọba ìṣẹ́ ìṣe.

Ayer, ayer. Gbàdúrà wa ní orúkọ Jésù Kristì. Olúwa wa. Dádì mọ́mí ya dúpẹ́ dáadáa lọ́wọ́ Ọlọ́run ẹ tó ṣe wá lóore yẹn tí ò jẹ́ kí ọ̀fà yóò bà wá. Tí ò jẹ́ àṣìṣe, tí ò jẹ́ àṣe èèyàn jí. Orí ọ̀fẹ́ la rí gba agbára wa kọ́ mímọ́ ṣe wa kọ́. Yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé olúwa o ṣe o. Torí pé òun bá wa ṣiṣẹ́ yìí. Ẹlòmí ṣiṣẹ́ ọdún márùn-ún, ọdún mẹ́fà, ogún ọdún, ọgbọ̀n ọdún ti wà láàrin wa. A ti dúpẹ́ lọ. Ṣùgbọ́n ọba òkè ń bá wa ṣe. Yẹ ká dúpẹ́ lọ ẹlẹ́dàá wa. Tó bá iṣẹ́ ìránṣẹ́ àdúrà ọpẹ́ o. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Alágbára.

gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristì. Olúwa wa, àmì, àmì. Ẹjẹ́ sọ fún Ọlọ́run, Olúwa kó dádùpọ̀ ẹ̀ṣẹ̀ wájú wa. Ẹjẹ́ kálájú, nígbà mi kìí ṣe pé bí agbèrèkọ́, inú agbèrèkọ́, ìjàkọ́, olùkọ́, ṣùgbọ́n ọ̀nà pé tètè dé church láàárọ̀ yo, láàárọ̀ ọ̀la, tètè church. Get to the church before 7. A sì gbọ́ òun yẹn, Ọlọ́run bá sọ wa gbọ́. Ṣùgbọ́n ẹ̀wò, mo ti múra, ta ni ṣe, after 7 láti dé church, 7:30. Ẹgbọ́ ọ̀ràn nìyẹn. Ẹgbọ́, ká lè yan ẹ̀ẹ̀kan. Bóyá doctor sọ pé ẹni ọmọ tẹ mú wá yìí, consultant ni. Ẹ̀mọ̀ pé ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ló máa ń wá sí hospital. Ọmọ tẹ mú wá yìí o. Mami, aago méje mo fẹ́ rí. Ṣé ẹ fẹ́ délé after 7? O next week. Ṣé òbí bẹ́ẹ̀ o late? Láyé. Before 7 yóò ti débẹ̀. Torí pé consultant yẹn fẹ́ rí. Ìwé kó tí o bá ti lọ́jọ́ oṣù mẹ́jọ mi. Tọ́lá bá ti ká ṣe nǹkan gbà mí àti gbà rárá. Kínní kan àwáwí. Gbogbo ọ̀nà ilé àfi ń tẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Ẹjẹ́ sọ fún Ọlọ́run. Gbogbo ọ̀nà tá a ti ṣẹ̀ sí ọ, tá a ti wà ẹ̀tọ́ ìwà yẹ, Ọlọ́run dáríjì wá àdúrà ni òun.

gbàdúrà ní orúkọ Jésù Kristì. Olúwa wá, ẹ já bèrè fagbára ẹ dáadáa ní orúkọ Jésù. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ lọ mí òfin lọ́wọ́ ẹ lọ bá mi sẹ́wọ́ ìwá. Ebi Adé fi tẹ́fẹ́ sẹ́wọ́, kò í change. Ẹjọ́ mọ̀ bí ẹjọ́ sà, kò í change. A lò ó ti mọ, ipẹ́ ní bá òun ṣe. Ẹyin tẹ́ ẹ gbowó lọ́wọ́ ẹ tẹ́ ẹ mú lọ, ṣé ẹ fẹ́ bá ṣẹlẹ̀ gbowó lọ́wọ́ ẹ? A lò ó ti mọ̀, bó ṣe máa ṣe nìyẹn. Ẹlẹ́ mi ó sì bínúbínú, yóò takà sọ́mọ èèyàn, yóò takà sọ́lúwẹ̀, kò takà ẹ lásán. Ẹ já bèrè fún agbára. Olúwa ru mi lágbára, ru ọmọ mi lágbára, wọ̀ mi lágbára ńlá. Àdúrà o lórúkọ Jésù.

0: Amen.
1: Amen.
0: Amen. Ere bi be mo je o se le wa lori lori omo wa lori oko wa lori aya wa lori omo omo wa ero bi be mo je o se ero bi ota lori omo je o se adura o loruko Jesu loruko bi o ta lori ola mo je o se mo je o se mo je o se mo je o se ero bi ota lori omo je o se mo je o se ero ta mo je o se mo je o se mo je o se mo je o se ero bi ota lori mo je o se ero bi ota lori mo je o se ero bi ota lori mo je o se gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa àmì àmì ẹ má bínú àdúrà àní pé rando pé já sọ fún Ọlọ́run ọ̀gá o kí lọ́ta ti gbà lọ́mọ mi lọ́wọ́ Olúwa gbà padà fún mo gbà kan mi mo gbà ogbó mi padà mo gbọ́ ọ̀rọ̀ mi padà mo gbọ́ ọlá mi padà mo gbà ṣeré ni bí mi sọ pé ó ní ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni ẹ jẹ́ àgbàdo àdáadáa omo kan lo feli wife ni ekini odun kini odun keji o sa feli wife o se bi mejo ko pass ah won ba ni kilo de won ba dodo woli ah e gbadura o olo wa ran won lowo won ba mo so omo mo so ori oke won gba to mo lori o sa gbadura mo gbadura mo gbadura mo gbadura ojo bi meje mo gbadura gbadura at the end of the day lo me to wa tu wa e ki se lo wa pass dada medical doctor ni leni ti o ba gbadura ogun e ba ma se kilo ta gba nu mo mi lowo la aro kutuku mo to wa oluwa gba ogo mi pada gba oro mi pada gba ola mi pada gba ise adura ni oruko Jesu Kristi ami ma kilo ta gba lo mo mi pada mo gba pada ni oju bo adura wa ni oruko Jesu Kristi Oluwa wa bo adura wa ni oruko Jesu Kristi Oluwa wa eje agbadura meji si ka to eje so fun Olorun oga wo ilekun lo awon ota ti mo mi ipe ani je o debe te ko ma tilekun ni idile mo ti le ru bi ise ba se six money jabi post yo ko a ni jo debe ile ko won ti mo won ti mo mo mi ile wo le ku se kini o ya si la aro yi iwo le ko ya si kini o ya si ni aro yi adura ni orupo Jesu amen mimo ile ku rere won ti mo mi iwo le ku si la aro yi ile ku si la aro si la aro si la aro si la aro si la aro si la aro si la aro si la aro yi ile ku to da ti mo ya si la aro yi o ya si la re ko si le ko si le ko si le ko si le ko si le ko si le ko ta ti mo iwo le ko si la ro yin ni oruko Jesu ile ko si la ro ile ko si la ro ile ko si la ro ile ko si la ro ile ko si la ro ile ko si la ro ile ko si la ro ile ko si la ro ile ko si la ro ile ko yi si ile ko yi si ile ko yi si ile ko yi si ile ko yi si ile ko yi si ile ko yi si fun mi la ro yin bo adura ni oruko Jesu Kristi Oluwa wa e ja bere fun abo olorun lori wa ni camp yi gbugbu akoko ta lo nbi abo olorun ko daju lori wa gbugbu ayen to nbo loju ona olu abo olorun ko daju lori won adura ni oruko Jesu eh mi go lo fa abure bo wa ari gbo ojo abere fun abo to we fa abure bo wa oluwa baba fa abure bo wa abure fa abure bo wa baba mi fa abure bo wa buruko mo jo sel so wa e ja gbadura dada àwọn tó ń bọ̀ lẹ́ni olóòmọdé bí sàlàfí àbọ́lọ́wọ́ kó dájú lórí wọn ìpadà sílẹ̀ wọn àgbẹ̀lẹ̀ sílẹ̀ nìkan wọn àbọ́lọ́wọ́ kó dájú olóòkó fún àbọ̀rẹ̀ kó mọ ọdí náà agbára rẹ̀ yíwá ká orí náà agbára kó mọ yíwá ká olùkọ́ jésù fún àbọ̀rẹ̀ bò wá múdínà agbára yíwá ká fún àbọ̀rẹ̀ bò olùwà
1: Olúwa tí mo fẹ́ nìyí, ẹ jábẹ̀ tẹ gbàdúrà ní orúkọ Jésù.

0: gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Orúkọ Jésù. Ẹ jẹ́ ká dìde dúró. Orúkọ Jésù. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín, a gbé orúkọ rẹ ga, Ọlọ́run gba ọpẹ́ wa. Bàbá yìn ọ́ torí pé ìwọ ni Ọlọ́run kùtùkùtù òwúrọ̀, Ọlọ́run gba ẹ̀yìn wa. Gbogbo àdúrà tí a gbà lọ́wọ́ Ọlọ́run sọ́lẹ̀ bàbá Olúwa fàṣẹ dáhùn. Bàbá jẹ́ a rí ipa àdúrà. Gbogbo àwọn ọmọ tó ń bẹ nínú ìgbèkùn Sàtánì bàbá Olúwa tú wọn sílẹ̀. Bàbá o Olúwa tú wọn sílẹ̀. Àwọn tí ó ń bẹ nínú ìdàsọ̀ bàbá Ọlọ́run wò wọ́n sàn. Gbogbo ohun tí a béèrè bàbá Ọlọ́run bá fàṣẹ dáhùn rẹ̀. Jẹ́ a rí ipa àdúrà. Bàbá wa tó lò fún wa lóhùnrọ̀ ìfún ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run sọ́lẹ̀ bàbá Olúwa gbé wọn wọ̀. Agbára àkọ́tún Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn. Ògo ni forúkọ rẹ̀ Ọlọ́run. Jésù Kristì Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ.
0: Hallelujah. Ẹ̀jẹ̀ ajókòó lórúkọ Jésù àdúrà wa ti gbà. Ní kété lẹ́yìn orí ọ̀fẹ́, ẹ̀jẹ̀ kí a tú àyíká wa ṣe, ká tú ara wa ṣe, ká sì gbìyànjú láti rí pé a tètè padà síbí. Nínú ìwé ọwọ́ wa níbí, aago 8:30 òun náà ni sẹ́mínà yóò bẹ̀rẹ̀. Ẹ̀jẹ̀ ká rí pé ohunkóhun tá a bá fẹ́ ṣe, ká ṣe ní kíákíá. Ẹjọ́ abẹ́ àwọn ọmọ Ọlọ́run, ohun tí ò bójúmu ni láti máa dáná nínú gbọ̀ngàn yìí. Ẹ̀dákọ̀ ẹ má jẹ́ àṣe bẹ́ẹ̀ mọ́. Ààyè wà níta tá a ti lè dáná wa, mọ̀ láti máa dáná nínú àrífínni níwájú Ọlọ́run. Ilé Ọlọ́run la mọ̀ pé bí ẹ má jẹ́ àṣe bẹ́ẹ̀ mọ́ o, ojú ò ní tiwa o, àní dáràn Ọlọ́run o. Ẹ sàmìyàn dáadáa. Mo láàní dáràn Ọlọ́run. Ẹ mọ̀ jà sínú gbọ̀ngàn yìí ní ìwọ̀sí kankan. Olúwa yóò ràn wá lọ́wọ́. Bákan náà ká sì lo àyíká wa ní mímọ́. Abẹ̀wá gbogbo àwa tá a bá ní orí ọ̀fẹ́ láti lè ṣe ògùnfọ̀ fún wa ní èdè ti Gẹ̀ẹ́sì. Ẹ dákun ẹ jẹ́ ká rírí ẹ̀jẹ̀ ríra. Ẹ rí wa lẹ́yìn orí ọ̀fẹ́ tẹ̀lé bá wa ṣe ògùnfọ̀. Interpreter please. Ẹ dákun ẹ jẹ́ kí a ríra. Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì dára fún wa. Bákan náà abẹ́yẹ bàbá wa màmá wa gbogbo àti ó ti dé tí ìgbọ́ wa àyè ti fọkàn sí. A sì mọ̀ pé a ó ṣiṣẹ́ lé lórí wípé ìwé yìí kò ní ẹ̀dà Yorùbá kankan, gbogbo rẹ̀ náà ni òyìnbó. Ẹ mọ̀ bínú. Lórúkọ Jésù yóò dára fún wa, yóò dé tí àwọn adarí wa wọn ó bá wa ṣiṣẹ́ tọ́. Lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́. Màmá wa KG Alao àti bàbá wa Pastor Ládi Púpọ̀ àbí Ọládi Púpọ̀, ẹ bá wa kíyèsí àkókò ní àkókò rẹ̀ láti bá wa lu aago nígbà tí o bá tó àkókò. Bàbá wa Ọládi Púpọ̀ àti màmá wa KG Alao, lórúkọ Jésù yóò dára fún wa. Àmì pàtó mọ̀ pé bàbá wa nínú Olúwa Pastor Ọmọborí Owó, àwọn náà ni ó máa bọ̀ tí wọ́n ó sọ̀rọ̀ ọ̀fẹ́ fún wa láàárọ̀ yìí. Kí a tètè lọ́mọ mọ́ra láti gbáradì fún iṣẹ́ tààrọ̀ yìí.
2: Ẹ jọ̀wọ́ ká tó sórí ọ̀fẹ́ fún wa. Ẹ jọ̀wọ́ àbẹ̀wá torí bí àkókò ìsiri. Ẹ mọ̀ jẹ́ni tá a lọ sínú ugbó òun fẹ́ lọ gbàdúrà nínú ugbó. Ẹ jẹ́ kọ́ni síbi inú ìsàlẹ̀ lọ́ọ̀kọ́ lọ gbàdúrà. Gbàdúrà tá a fẹ́ gbà ẹ jẹ́ kó gbé láàrin yìí. Ẹ mọ̀ jẹ́ ká lọ sí inú ugbó ibì kan, ẹ jọ̀wọ́ àbẹ̀wá. Ẹ mọ̀ sí aláwọ̀ àwọn ọmọ wa kán máa lọ sí títì lọ́hùn. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká wà níbí ní orúkọ Olúwa. Àbọ̀ náà yóò dájú lórí wa. A ti gbàdúrà, àbọ̀ náà ó dájú lórí wa. Jẹ́ ká wà kẹ́àfù, Olúwa pẹ̀lú wa.
3: Ẹ jáde ńlẹ̀ fún orí ọ̀fẹ́, ká sì tẹ ọwọ́ wa. Orí ọ̀fẹ́ Jésù. Àánú Ọlọ́run. Ààbò Olódùmarè. Ó dájú lórí ayé wa, lórí ilé wa. Níbi gbogbo ilé tá a fi sílẹ̀, káàbọ̀ dájú. Ìjọ tá a fi sílẹ̀, káàbọ̀ dájú. Àwa náà tá a wà ń bí, káàbọ̀ dájú. Ọwọ́ ọ̀tún Olódùmarè kó gbé wa ró. Nínú eré ìje ìgbàgbọ́ a ò ní ṣubú dànù. Lórúkọ Jésù Kristì Olúwa wa.
0: Kó tó di pé àwọn kàlẹ́ lóyè alámẹ́ta àti ogún mẹ́ta sí ọ̀run, tábàdé àwọn tí ò tí ì forúkọ wọn sílẹ̀. Ẹ jọ̀wọ́ bí lẹ bá ti mọ́ ẹ lọ forúkọ yín sílẹ̀. Nínú ìwé tán fún wa yẹn rí pé ìwé pélébé kan ń bẹ́ẹ̀ tó bá tó àkókò fun ounje awon iwe ile amu lo sibi ti a o ti gba ounje so awon ta ba ni so en ti o ba ni iwe ye to ba de ibi ton ti n gba ounje o sese ki won da pada o ku san ka lo furuko wa sile bayi ka le gba on to ba ye ka gba sowo oluwa yo ran wa lowo o hallelujah nla meta ti ogun meta si olorun wa o ya o hallelujah hallelujah hallelujah ogo ni fun olodumare e kaaro aku irin ana o ayo la pada sile o awati a le je interpreter ta le se interpreter da ko je karira awa ta le se ogun fo fun wa interpreter iba so kunrin iba so obirin e po gan ah very good you are welcome.

0: sọ fún Ọlọ́run.
1: You are going to tell the Lord.
0: Oluwa.
1: Lord.
0: Fún mi ní oore ọ̀fẹ́.
1: May you grant unto me the grace.
0: Láti ṣe tí ọ̀rọ̀ Ọlọ́run yìí wí.
1: To put into action what this message is all about.
0: Torí ọ̀rọ̀ náà ti jáde sí.
1: Because the word of God has come forth unto us.
0: Gbogbo ẹni tọ́rọ̀ náà sì jáde sí, ọ̀rọ̀ ti ṣiṣẹ́, àdúrà fẹ́ ṣiṣẹ́ báyìí.
1: And now the message has prospered in your life, prayer will then follow it.
0: Olúwa, bí ohun tí mo gbọ́.
1: Lord, according to the message of heart.
0: Olúwa, ràn mí lọ́wọ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà.
1: Lord, empower me to do accordingly to the word.
0: Àdúrà.
1: I talk to the Lord.
0: Ọlọ́run bá gbọ́ ọmọ àti ẹ̀mọ́ ọ̀rọ̀ tí mo gbọ́.
1: Olúwa,
0: ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́.
1: To put this step into action, to put it into practice.
0: Láti pa ọ̀rọ̀ yìí mọ́, láti pa ọ̀rọ̀ yìí mọ́.
1: To keep this message.
0: Olúwa, wá ràn mí lọ́wọ́.
1: Lord, help me.
0: Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Lord, help me.
0: Láti rìn nínú ọ̀rọ̀ yìí. Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Olúwa, ràn mí lọ́wọ́.
0: Olúwa, ràn mí lọ́wọ́. Láti gbé ìgbésẹ̀. Olúwa, ràn mí lọ́wọ́. A ó sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kejì.
1: We'll now be telling the Lord once again.
0: Olúwa, fún mi ní agbára.
1: Lord, empower me.
0: Láti gbé ìgbésẹ̀.
1: To take decisive steps.
0: Tí yóò mú ògo bá ayé mi.
1: That will bring glory into my life.
0: Àdúrà.
1: We have talked to the Lord.
0: Olúwa, fún mi ní agbára.
1: Lord, I'm asking.
0: Tí yóò ràn mí lọ́wọ́ láti gbé ìṣiṣẹ́.
1: That you empower me.
0: Láti débi ògo mi.
1: Lord,
0: fún mi lágbára, fún mi lágbára.
1: Lord, to get into my glory,
0: empower me, Lord. Òun ni wípé ìgbésẹ̀ mẹ́rin ni ọmọ wòlíì gbé.
1: Elisha took 4 steps.
0: Kò sì rẹ́ tó fi gbé mẹ́rẹ̀ẹ̀rin.
1: And he didn't give up until he completed the 4 steps.
0: Ẹni tó bá ń gbé ṣiṣẹ́, tó bá ń rẹ̀ ẹ́, kò ní débi agbára.

àwọn kò nìyẹn láti wà nínú ilé gbogbo àwa tí a ń fi nǹkan afẹ́ fi okun inú gbé tìta abáfẹ́ fokun tìta gbé tinú ó ti tó bẹ́ẹ̀ náà látàárọ̀ ẹ máa bọ̀ nǹkẹ́ ṣe tó ń ta o ẹ máa wọlé bọ̀ orí ayé ràn wá lọ́wọ́ choir over to you.

0: amono ni wa ko ni wa orise ko eje ka fi ka bi soro adura ka to bo sinu seminar wa loruko Jesu Oluwa yo ran wa lowo mo ni eje ka ma gbadura ka ba bo sinu ogun Africa je ko gbadura ni pa orilede Nigeria orilede t'Olorun fe ni orilede Nigeria orilede dara dara ni orilede t'Olorun fe ran ni ṣugbọn awọn kan to n ṣẹlẹ ni wipe Satani mọ ti Ọlọrun fẹ lo Nigeria fun gbogbo ni lagbaye Satani wa sa gbo ipa rẹ gbogbo agbara rẹ lo pe pe ileri ko wa wa si imuse ṣugbọn mo gbagbọ mo si gbọ Ọlọrun gbọ pe ileri Ọlọrun lori Nigeria yo wa si imuse ni ogbo orilede ni about 2 weeks ago an to wa ni UK sọ pe oorun to ran lagun meji aro lodo ogun oorun agun meje mo fi umbrella bori bayi ni lagun meji aro àwọn tó gbàgbọ́ ní us lọ́wọ́ báyìí wọ́n ní oòrùn àwọn tó gbàgbọ́ ní us àwọn tó wà ní us lọ́wọ́ ní oòrùn bẹ̀ ẹ̀tẹ́tẹ́sọ bẹ̀ kó fà ìdí tó ti yẹ kó lọ.
1: There are some people in US, they say the sunset for that place is higher than that 7 o'clock.
0: Ṣùgbọ́n ní Nàìjíríà bí gbogbo ẹ̀ ló bá wa lára mu.
1: But in Nigeria here everything was maintained with us.
0: Ìdí nìyí ẹ jẹ́ ká gbàdúrà.
1: And that's why we are going to pray very well.
0: Ẹ jẹ́ ká gbàdúrà pa orílẹ̀ Nàìjíríà yìí.
1: I want us to pray about this country.
0: Olúwa.
1: Lord.
0: Gbẹ̀sàkóso Nàìjíríà yìí.
1: Take control of this country.
0: Gbogbo ipa kù lórí orílẹ̀-èdè Olúwa bàjẹ́.
1: Every power of darkness upon this country.
0: Ẹ gbàgbọ́ o, tí a bá ṣe pé a gbàdúrà pa Nàìjíríà, ara wa náà là ń gbàdúrà fún o.
1: Don't forget if you have peace in this nation, we have peace by ourselves.
0: Olúwa.
1: Lord.
0: Gbẹ̀sàkóso orílẹ̀-èdè Nàìjíríà yìí.
1: Take control of this country.
0: Àdúrà.
1: Prayer.

0: Praise the Lord.
1: Hey Joe. Hey Yaki Bubuaka boy filo ye. Emma Binu, Emma Binu. Hey ya listen, hey Joe, to the alone. Mufe Begubuani. Wiki Emma Binu Siwa. Omo odun marun se ni wa die die ta ba si n se program ni oye kan ma ye wa si die die tori mo gbo pe awon kan won binu wi pe a ni ki a now si tele pe kon mu abo wa ti won le lo ni conference e ma binu lodun to nbo a ti so ti o kaluku ba ti nbo ni conference e ma ba gbe abo o se se ko je wi pe lodun to nbo gan state by state la ni kon gbe kula state yi kula yin re o lo se se ko je pe re na ti se e jo e fo wonu e ma ri bi ese si wa lorun ku yi wa be ka se be ṣùgbọ́n bá ti gbọ́ wọ́n sì ṣe là wá lóye yìí ní ọdún tó ń bọ̀ kọ́lọ́run kó ṣọ́wájú ọdún tó ń bọ̀ lọ ní agbára ọlọ́run yóò tún yàtọ̀ ẹ bá wa fara dà á lórúkọ jésù a ò ní jọ jẹ́ alẹ́ wa lọ́gbà ẹ̀wọ̀n o ẹ ṣe mọ̀dúpẹ́ ṣe ẹ̀ bínú ẹ má bínú mọ́ o ẹ bá wa fara dà á bẹ́ẹ̀ ọdún tó ń bọ̀ kò rí àti pété àwọn náà bá ti ń bọ̀ lọ́dún tó ń bọ̀ eje ka na ma mu mo pe ni sala ma mu bo aboda ni mu mo loruko yesu o dara fun wa o then ekeji e ma binu wi pe o pe die ka tun je ounje aro oro si nbo nbe ti ma fe se ipade pelu wa o ma lasiko ta ma se ipade together ma se soro lori n to fa e ma binu pe o pe die àwọn kankan ló fà tó fi rí bẹ́ẹ̀ lọ́dún tó ń bọ̀ 7 o'clock lẹ́sìn jẹ oúnjẹ àárọ̀ yín adúlódé ẹsẹ̀ bẹ́ẹ̀ lágbára ọlọ́run 7 o'clock láàárọ̀ oúnjẹ wa ti rẹ́dì lọ́dún tó ń bọ̀ so à ń gbà lérò ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ wípé ibù gan látọjọ́ wednesday ta bá ti dé yẹn a fún wa lóúnjẹ lọ́jọ́ yẹn oúnjẹ kan ọlọ́run a fún wa ṣe o ẹ wá jẹ́ ká gbàgbé pé ẹnìkan wà lè dá ṣe àtẹni tó ṣe amen àtẹni tó wò mí àjọ fọwọ́sowọ́pọ̀ ṣe ni o lórúkọ jésù àṣírí wa ò ní tú thank you so much ẹ má bínú o.

0: bákan náà ni a bàbá wa máa dáyéṣe ní àsìkò tí wọ́n jẹ́ alákòóso àgbà tí wọ́n sì ṣiṣẹ́ takuntakun.
1: From my own analysis from these two references I've made.
0: Nínú gbogbo àyẹ̀wò gbogbo tí mo ti wò.
1: We have another man of God.
0: A tún rí àwọn bàbá wa kan.
1: That is always on the road.
0: Tí wọ́n wà ní ojú ọ̀nà ní gbogbo
1: ìgbà. For the sake of the gospel.
0: Fún pàtàkì iṣẹ́ Olúwa.
1: For the progress of Christ's Apostolic Church.
0: Àti ìtẹ̀síwájú ìjọ wa
1: yìí. For the exhortation of the church.
0: Ìgbéga ìjọ Ọlọ́run.
1: And to let every church, every nook and cranny feel the impact, the presence, and the touch of the leadership of the church.
0: Tí wọ́n sì fẹ́ kí gbogbo ènìyàn àti ìjọ kó mọ pàtàkì àti iṣẹ́ wọn.
1: He is a teacher of the word of God.
0: Wọ́n jẹ́ olùkọ́ iṣẹ́ yìí.
1: An author.
0: Wọ́n sì jẹ́ ẹni tí ó ń kọ ìwé.
1: A wonderful administrator.
0: Ẹni tí ó jẹ́ alámòjútó tó gbangba sùn lọ́yẹ́.
1: A firm leader.
0: Èèyàn tí ó dúró gẹ́gẹ́ bí adarí.
1: A good mentor to many.
0: Wọ́n sì tún jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ó ń tọ́ wọn tí ń wò bí àwòkọ́ṣe.
1: Time will not permit me to say a lot about him.
0: Àkókò lè má fún mi ní àyè láti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa wọn.
1: And that is our Father in the Lord.
0: Àwọn ni bàbá wa nínú Olúwa.
1: That have a special book of reference, the book of elders.
0: Tí wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ ìbọlá fún àwọn ìwé àwọn àgbà.
1: The general superintendent for Christ Apostolic Church.
0: Alákòóso gbogbogbò ìjọ apostoli ti Kristi.
1: Pastor, prophet, doctor.
0: Bàbá wa, àlùfáà, wòlíì.
1: Ojì Onagoa.

Gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó tó di pé àwọn bàbá máa gbàdúrà fún wa. Ṣé àwọn akọrin wa ń bẹ̀yẹn? Bàbá mi kọ́ ni dáadáa o.

0: ó tún pè ẹ sì sàmí
1: onílàmọ́dún a ó tún rí wọn pè.
0: Amen. Láì fi àkókò ṣòfò
2: wọ́n pe
0: àbábà mi nínú olúwa tí iṣẹ́ ránṣẹ́ tún kàn
2: ní
0: báyìí a máa gbé pépè pé náà nítorí àkókò.
2: We are going to do it because of time.
0: Ọ̀nà ni bàbá wa nínú olúwa
2: ẹ̀dá
0: òkun ọlá láti ìlú Òṣogbo bí wọ́n ti ń bọ̀ ẹ máa pàtẹ́wọ́ fún Kristi nínú ayé
2: wa.
3: Praise the Lord. Sáájú ogun mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa nínú olúwa.
2: First and foremost, I want to thank our Father in the Lord.
3: Mo dúpẹ́ lọ́wọ́ fún ti àkókò yìí àti orí ọ̀fẹ́ tí wọ́n fún wa.
2: I want to thank God for the short time they given to us.
3: The topic before me this afternoon is sub-team integrity and accountability in church responsibility. Is there that page, that page 48 or so?
2: 48.
3: For

0: ọ̀nà kí làwọn ibi tí ó yẹ ká fọwọ́ kàn àkọ́kọ́ ni pé fún wọn ní ìpìnlẹ̀ ti ẹ̀mí tó dára.
1: In teaching them salvation.
0: Ká kọ́ wọn ní ọ̀nà ìgbàlà.
1: In prayer.
0: Àdúrà.
1: And also relationship with God.
0: Àti ìbáṣepọ̀ tó dán mọ́rán tó ṣe gbòógì pẹ̀lú Ọlọ́run.
1: Then in our character and attitude.
0: Ìwà wa ìṣesí wa.
1: Our Father and the Lord have spoken much on that.
0: Àwọn bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ alákòóso àgbà ti ìjọ yìí wọ́n ti sọ̀rọ̀ dáradára lórí rẹ̀.
1: I move to number 5 on page 60.
0: Wọ́n ti lọ sí ojú ewé ọgọ́ta.
1: What are the practical ways? What are the practical ways we can mentor them?
0: Kí làwọn ọ̀nà àti ìṣe tí a lè fi máa tọ́ àwọn ìran yìí sọ́nà?
1: Number 1, we include them, we allow them to serve.
0: À fi wọ́n sílẹ̀ à mọ̀ fàyè gbà wọ́n láti ṣiṣẹ́ yẹn.
1: In a proper church setting where we have children church, every department in the adult church supposed to be in the children church, so we involve them. When they are involved, they keep growing in that.
0: Tó bá jẹ́ wípé nínú ìjọ tí wọ́n ti mọ ìlànà ìṣàkóso dáradára gbogbo ohun tó wà nínú ìjọ àgbà akọrin ni o àwọn aṣọ́nà ni o àtàwọn mìíràn bẹ́ẹ̀ náà ló gbúdọ̀ wà nínú ìjọ àwọn èwe à bẹ̀rẹ̀ sí ní fi àwọn èwe sí ipò wọn nínú ìjọ èwe nígbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà ni yóò máa yé wọn sí i.
1: And we know that we have combined service in most of our locations. During combined service, we allow them to, that's why we build their confidence to be able to work among older people.
0: Nígbà a mọ̀ wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè wa la máa ń ṣe ìsìn àpapọ̀. Nígbà tá a bá dé ìsìn àpapọ̀, ẹ fi àwọn ìwé yìí sílẹ̀ láti ṣiṣẹ́ nínú ìsìn àpapọ̀. Dẹ̀ẹ́ pẹ̀lú àwọn àgbà nígbà náà ni wọ́n máa ní ẹ̀mí ìgboyà láti ṣiṣẹ́ láti dojú kọ ohunkóhun tó bá ń ṣẹlẹ̀.
1: I'm just speaking it because of time.
0: Àwọn bàbá wa kan mú ní ṣókí-ṣókí wọ́n mú kókókókó nínú rẹ̀ nítorí àkókò.
1: What are the common mistakes we have to avoid?
0: Kí làwọn àṣìṣe wa gan tí ó yẹ ká fojú fúrénà láti má máa ṣe?
1: It is in our culture that when we gather as elders, as older people, we don't want children to be there.
0: Ìwà àti ìṣe wa ni lápá bí wípé nígbà tí àwa àgbàlagbà bá jòkó ta kóra jọ papọ̀ a máa fẹ́ lé àwọn ìwé jìnà pé ẹ má pariwo díwa lọ́wọ́ ẹ lọ máa ṣeré jàre.
1: Yes, we need to allow them to know how to give honor and to respect, but at the same time there are some situations whereby we have to allow them to be part of what we are discussing.
0: Ó dára kí a tọ́ wọn sọ́nà ara ìtọ́sọ́nà ara bí ènìyàn ṣe ń bọ̀wọ̀ fún àgbà ni ara bí ènìyàn ṣe ń yọnu sí ọ̀rọ̀ tí àgbàlagbà bá ń sọ̀rọ̀ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a gbúdọ̀ máa lé wọn jù náà a gbúdọ̀ fàyè lẹ̀ láti máa kọ́ ẹ̀kọ́ nínú ìwà wa àti nínú ọ̀rọ̀ sí wa.
1: You know that as young as any child can be, as long as he can reason, can talk, make contribution, even in family meeting, children can be there. Let them make their contribution and they can say one or two things that can move the family forward.
0: Nígbà tí a bá wà nínú ìpàdé ẹbí nínú ìpàdé ìdílé bóyá ọkọ àti ìyàwó àbí ìdílé ń sọ̀rọ̀ ẹgbà àwọn ògo wẹrẹ ìrànjọ́ láìláàyè láti dá sí wọ́n máa lè ní ọgbọ́n àbí ọ̀rọ̀ kan láti lè jẹ́ pé yóò mú kí ìdílé náà ó tẹ̀síwájú.
1: You know that in family prayers.
0: Ǹjẹ́ ẹ mọ̀ pé nínú ìpàdé àdúrà ìdílé lówùúrọ̀
1: even in church prayers.
0: Nínú àdúrà ìjọ.
1: If you assign a child to pray.
0: Tẹ́ ẹ bá wá fún ọmọ láàyè pé kó gbàdúrà.
1: And he say in Jesus' name.
0: Ó bẹ̀rẹ̀ sí wí lórúkọ Jésù.
1: Father, we thank you.
0: Bàbá adúpẹ́ lọ́wọ́ rẹ.
1: We thank you.
0: Adúpẹ́.
1: In Jesus' name I pray.
0: Lórúkọ Jésù ni mo gbàdúrà.
1: To give confidence to that child.
0: Ẹ ti fún irú ọmọ bẹ́ẹ̀ ní ìgboyà láti lè máa dojúkọ
1: ọ̀gọ̀rọ̀. You may say the grace.
0: O lè irú ọmọ bẹ́ẹ̀ lè ṣe oore ọ̀fẹ́.
1: I say you can say and conclude.
0: Ẹ ti rí gbogbo ohun tí ó sọ.
1: Ẹ mú ìsìn wá sí ìparí.
0: Ẹ ti lè mú ìsìn wá sí now you can conclude the service or
1: because
0: share the grace.
1: Because that little statement can go a long way than an adult that we call God in all the names with bitterness and hatred in his heart.
0: Ǹjẹ́ ẹ mọ̀ wípé irú ọmọ bẹ́ẹ̀ tó kàn sọ̀rọ̀ yẹn a lè ṣoore ọ̀fẹ́ kí ló fà á ìdí ni wípé ọmọ bẹ́ẹ̀ bó ti sọ lórúkọ Jésù Olúwa wa la gbàdúrà yẹn irú ọ̀rọ̀ yẹn ọkàn mímọ́ àti ọkàn kan ló fi sọ ọ̀rọ̀ yẹn lè jìnà bẹ́ẹ̀ kó lọ ju àgbàlagbà tí wọ́n ní kó gbàdúrà tó fà á gùn ṣùgbọ́n tó jẹ́ pé ọkàn ìbànújẹ́ ló fi sọ.
1: Sometimes the prayer we pray, the things we say when we are doing our services are just following normal protocol laid down rule. It is not actually that we are flowing in the spirit. But someone with a sincere heart They have just said one or two things at the level of the understanding.

ẹni tó bá bí èèyàn lèèyàn jọ tó bá jẹ́ pé ọmọ ọlọ́run ni ó ní tòótọ́ wọn náà gbọ́dọ̀ dínà nítorí pé ọlọ́run wa.

0: Amen.
1: Amen.
0: Iná tí ò fàyè gba ìbọ̀dì.
1: Fire the adani allow any evil darkness.
0: Wọnú ayé mi.
1: Come into my life.
0: Gbogbo ohun tó lòdì.
1: Every evil mark.
0: Tó ń bá mi rìnrìn àjò.
1: That walk with me.
0: Tó darapọ̀ máyé mi.
1: That mingle with my life.
0: Tó ń dí ògo mi. Tó ń dí ìserere mi lọ́wọ́.
1: That's hindering my blessing. Tó ń dí àlàáfíà
0: mi lọ́wọ́.
1: Hindering my head. Hindering my goodness.
0: Tó ń pa irè mi sẹ́yìn.
1: That draw my life backward.
0: Iná Ọlọ́run ó yá bọ́ọ̀lù báyìí.
1: Fire of God should consume them now.
0: Ó jó dànù.
1: Consume them now.
0: Káyé mi ó dọ̀tun.
1: My life now become new.
0: Gbogbo ohun tó ti díbàjẹ́ nú ayé mi kó gba àtúnṣe.
1: That every spot is to be
0: talked to. Ẹgbàdáadáa. Fún àtúnṣe. Fún ìràpadà. Fún ìdáǹde. Fún ìwòsàn. Fún ìtúsílẹ̀.
1: For information.
0: Iná dárapọ̀ mọ́ ayé mi.
1: Fire me go with my life. For information.
0: Iná tí ó gbé mi jáde tògótògó.
1: Water my life. Bring togo. For information for glory.
2: Àdúrà wa ní orúkọ Jésù Kristì. Olúwa wa.
1: Amen.
2: Àmì mẹ́ta.
1: Amen. Amen. Amen. Jesus name.
2: Ẹ jẹ́ àdánwò sí wọn pẹ̀lú gbogbo àwọn interpreters wa níbi tẹ́ báwa ẹkún lẹ́ bẹ̀. Ẹyin interpreters ẹkún lẹ́ bẹ̀ pẹ̀lú bàbá wa kẹjẹ́ ká gbàdúrà fún ẹkún wa kó dì wọ́n mú.
1: Let's pray for him.
2: Bàbá wa.
1: That God should uphold him.
2: Bàbá mi ní kẹ́ ẹkún lẹ́ o. Àwọn interpreters wọn ní kẹ́ ẹkún lẹ́ o. Ẹyin ẹjókòó tí. Ẹgbẹ̀rún fún bàbá wọ́n ẹ̀kọ́ sọ agbára wọn dọ̀tun sí.
1: Dàgọ́ ṣùrù inú ìspa.
2: Wọ́n burú fún wọn.
1: Dàgọ́ ṣùrù inú ìspa.
2: Bá ti ń lìdí wá bẹ́ni síwájú wa yìí ká má ṣe dèrò ẹ̀yìn. Nígbàkigbà tí ìpè bá dún ní àwọ̀ sọ́mọ̀ Ọlọ́run kò kà wọ́n yẹ. Gbogbo àwọn interpreter sọ́wọ́n tún lò fún látàárọ̀ Ọlọ́run kò dì wọ́n mú ká má ṣìṣe ẹ̀jẹ̀ ká gbàdúrà fún wọn o.
1: Padà nìlẹ̀
2: yìí.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lọ́gbọ́n Jésù kí gbogbo ẹni tó jókòó kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Ó dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin ààrin nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà. Kò ṣe tá a fẹ́ bèèrè lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìgò lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó káyà á máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá? Torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá? Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá? Jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ́mi sinmi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin ń sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí, kí ni ẹ ń ṣe bẹ̀? Ẹ lọ káyé wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe bẹ̀. Orí ilẹ̀ tá a wà dúró sí, ẹni tá a dúró.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Láìpẹ́ rárá, ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀, ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna, nínú ayé Sarah. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró, ogun ẹ̀gàn ṣe kí ni o? Ọ̀tan pátápátá. Láyé rẹ̀, ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ a sọ fún wọn pé tọ́ bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá, ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn? Ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn, ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà? Ntoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na fi ise gi egbegbe odo re. Eyin mama ati baba awon ti wa yin eyin ru awon ogun ti an gbe ti awon omo. Elomi da lodo Olorun to gba le ti mo bi obirin gba oko osun. Nitori wipe eni ti won wa lo mura kankan kan ye. What is she pataki? Kani ko kan mura gan nigba ti mo ba npe adua. Agbara la ni disa. Bagbara ba de awon to npa tewo ni koko to so koju fe ti wa na. Won pada join wa ni. Tori won o ri owo ta ni o. Owo Olorun lara wa. Yes. Ko ti o sele niyan. Ni je si waju oro mi. E ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba ta koko teni kankan o fokan si oba awon oba jidide nle aditu olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su eh mi a tin wo a gbe soke awo sama gba Jesu kuro loju awon oniyeye to nwo eh eh bi a ti teju ma oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te nwo oke eh Jesu na yi eh eh eh hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan won e be ka mi yin lagbara o mo ni ota to nso to nwa bo won ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawe eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 eh eh e fon soke e soro gidi aha aha Benny. Aha eh eh latorun o yi okuta ko na lenu ona o joko le eh eh aha won wa riri oto eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma je ise agbara ta ni o agbara Olorun agbara la fe bere fun gbogbo awon tan ko ra awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma ngbadua o je won o mo bi be ba fe mu e je saaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima a fe beere fun agbara Olorun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati Olorun nibo lo wa owo Jesu nikan lo wa to de se nikan kan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni obo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe pan dan won yo mi wo bayi won yo mi wo bayi won yo mi wo bayi ori trista ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua o jiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin ban Jesu Oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si ni yen iru eyun le lomi pariwo ye o si tan nitori pe ipan ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipan to ba won le ban gbese nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo okijele won ti ja wale ipan gbese ti ba won awon miran ipan okunrun ba won won ri bi tatijo mo alaafi awon o to nkan mo awon kan ipan iye meji ba won bọn ba de bi adua kaka kan po kan po kan ma se dada emi yo ma so fun won pe ibo lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba dua to ngan ti e gona je le lo ken lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ina menu se yen akorin ye ti korin dada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin ti an le yin ko leyin eyin leyin ori won ba ji ngo kiki aye fele ta ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to level kan to n sise ta won eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si ti o le se emi le fi gbogbo enu so fun yin wipe lakoko ta de yi ninu ijo apostle ti Kristi Oluwa ti gba ogo mo Oluwa gogo so fe n to wa legbe re pe Oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo dada o bi Jesu Oluwa oba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won ke se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o gari owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo n to da laye re pata lolorun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada
1: this is apostolic flame radio reaching the world with the message of Christ.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tutù tún padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn kò tọ́ lẹ̀ ń gbọ́ ntọ́ báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ́pọ̀ nu ayé ènìyàn àlá burúkú bá wọ̀nyẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ ń ó gbiná ni adébítà ti bèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán ẹnìkan ń lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yóò máa bá tiẹ̀ lọ bágbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí ò àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ṣagbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún tí a ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé n tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ yín ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: ẹ jẹ́ ká gbà á olúwa ṣe
1: ní orúkọ jésù
0: olúwa mo dúpẹ́
1: ọlọ́run mo dúpẹ́
0: o olúpẹ́ mo wà ń bẹ̀
1: bàbá mo dúpẹ́
0: o olúwa mo dúpẹ́
1: olúwa thank you
0: olúwa mo dúpẹ́
1: olúwa thank you
0: fún ìpàgọ́ tí ọdún mo wà ń bẹ̀
1: because I am here
0: mo ní orí ọ̀fẹ́
1: obtain the privilege
0: afẹ́ wà ń bẹ̀
1: and I am there
0: a sì wà ń bẹ̀
1: and
0: fún wa lórí ọ̀fẹ́
1: he gave us the grace
0: fún wa ní àtìlẹ́yìn.